0: Ariwa, Ebo, Ofayo, Onimowo, láti 2019 or 2022, Ofayo, Onimowo. Gbogbo èmi kọjá bus stop torí mo ti sùn lọ, Ofayo, Onimowo. Iṣẹ́ bá yín sọ̀rọ̀ yìí, mo sì wà nínú ẹ̀, Ofayo, Onimowo. Allah ni driver, Anobin conductor, Ofayo, Onimowo. Ó pọ̀ṣẹ̀ ti confam, àbí ìwọ̀n checker, Pazim ni Zlatan, kọ́lọ́ wọn yà wáyà ṣẹ̀tán. Wọ́n náà lọ ṣe bí àwà, wọ́n bèrè ọ̀sẹ̀ ẹ̀ lọ́pọ̀. Ẹ ṣe kú wọn ti wà, ẹ ṣe kú tọ́jú wà.
1: Ṣé wọ́n pọ̀ létí wọ́n sí ẹ̀? Nǹkan ọmọ ju Grand General Hospital. Láṣọ pé, láṣọ wa.
0: Ó ń ṣe mí bí fi máa gbẹ́sẹ̀, ọjà yìí kójú sísun. Èmi dẹ̀ níjó lẹ́sẹ̀, ọjà yìí kójú sísun. Má jẹ́ mí nǹkan tó jẹ́ lè.